0: ka ha mụta ọrụ aka n'oge ezumike ụlọ akwụkwọ. NSCDC, Nigeria Security and Civil Defense Corps, jidela mmadụ abụọ n'Edo maka mmebi na izu ohi akọrọkwa nkwukọrịta. Nigeria Air Force butara ngwa ituliaka maka ntuliaka gọvanọ Ekiti na ntuliaka mmeju oche ndị omeiwu. Ugbu a, kere akụkọ ụwa ndị a ka ọ ha n'uju. Maazị Maka Ọma agbaala ndị ntorobịa ume ka ha jiri oge ezumike ụlọ akwụkwọ mụta ọrụ aka maọbụ gụsịa akwụkwọ ike. O kwuru na mmasị ọrụ aka na-ebelata, nke nwere ike ibute ụkọ ndị ọrụ nwere nka n'ọdịnihu. Ọzọkwa, ndị ọrụ NSCDC ejidela mmadụ abụọ maka ebubo mmebi na izu ohi akọrọngwa nkwukọrịta na steeti Edo. Ndị ọchịchị kwuru na nke a bụ akụkọ nke mgbalị ha ji echebe akọrọngwa mba dị mkpa. Nigeria Air Force ebufeela ngwa ntuliaka dị mkpa maka ntuliaka gọvanọ Ekiti na ụfọdụ ntuliaka imeju oche ndị omeiwu. O kwuru na e mere nke a iji hụ na nkwa ndị ahụ rutere ebe kwesịrị ekwesị n'oge na n'ụzọ nchekwa. Tupu mpịachie akụkọ nke ụbọchị taa, ka anyị laghachinụ n'okwu ndị ahụ ghọrọ anyị isi akụkọ. A na-agba ndị bi na Uromi ume ka ha mụta ọrụ aka n'oge ezumike ụlọ akwụkwọ. NSCDC ejidela mmadụ abụọ n'Edo maka mmebi na izu ohi akọrọngwa nkwukọrịta. NAF ebutela nkwa ntuliaka maka ntuliaka gọvanọ Ekiti na ntuliaka imeju oche ndị omeiwu. Ebe a ka akụkọ ụwa nke ụbọchị taa na-akọrọ ọnụ. Daalụnụ maka ige ntị. Afọ mbụ Nwada Chizaram.
1: Akụdede wụyị ezikundị ojojo seri n'ebe gbogbo tiẹ ti ń gbọ wa. Èyí ni ilé-iṣẹ́ Ishabai Nakula Radio ìtókalẹ̀ sí ìlú Uromi. Ìròyìn ló dé sí ti ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé Ọlábí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. A ti rọ gbogbo mùtúmùwà ní ìlú Uromi láti jẹ́ kí àwọn ọmọ wọn lọ máa gbaradì láti lọ kọ́ iṣẹ́ ọwọ́ tàbí okò ní àkókò ìsinmi ọlọ́jọ́ gbọọrọ èyí tí wọ́n fẹ́ gbà láìpẹ́. Ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò NSCDC ti tẹ àwọn ọ̀bàyẹ́jẹ́ méjì nígbà tí wọ́n ba àwọn dúkìá ìjọba